0: chikeshiani dolele lekati amu eishona ba nene dolele eleno mishame ibe vieto euno devyo etido ehwe amaton soba gome akpanto dita minister chikpono na mesenyo ugbo diokoso ajato tumegbo mokoloji amashide keche yenkeke gmato devitio oji yo loko loti amaton soyi loti wi atonto mo one blo nene vio ai konditi gogo we washi nene botano we I agbe so pe onu mi agbe mule nene dolele gbo obiokoso ajato tumegbo mo one dra wo khogo ju wo khonko ken amuko mudo chime chikele nyoto ajawu mei dashi agbale lote enyi minister chikono na meseni ubo kodo kamichi
1: temi aritibwe igba nkilebe tindi njoba tugu ya ridi afo arile onya omo onugbo irun ya pe ni irun iba oni je irun kan ya pe ni paludism nle loyinbo irun je irun kan yebe alapa ina bune una kunu ebo ne irun je irun kan je irun badin sin apa mode en lo ya mode be ko ni odun meru en ni alapa ina ta irun efu ne na pa omo en tono kan juguba irun mba nle lu togo en joba togo kesin tare yakobu lambafu omo chigini en lamba ya bo buye omo ko ni odun meru na en ọ̀rọ̀ akọ́ gbùlànbà nù nọ̀mẹ́rẹ́ mọ́dé ní oṣù mẹ́rú yínú oṣù mẹ́fà yínú oṣù méje yínú oṣù mẹ́dógún wọn ní ọ̀nà karùn-ún gbùlànbà abẹ́bẹ̀ fúwẹ́ nàbí mi bóbá lọ́mọ nàbí mi iná lọ́mọ wọ̀nyí wà rí níta ọmọ àníyànká lójúfò sí lọ́jọ́ àti tí wọ́n tù mí sán ọdún yìí bẹ́ àwọn àlàkó yìí nàbẹ̀ kó gbùlànbà abẹ́bẹ̀ lẹ́rẹ́ tó gbẹ́ pọ́ fún ọmọ chikini yìí bẹ́ kò ní ọdún mẹ́rù náà tó náà làǹbà yìí bẹ́ kúrò ní iye nlẹ̀ lu tógo ẹ̀ njọba tógo àpè yín pò ní ká lójú fò sí sí ká gbẹ́ ọmọ wọn lọ ń lè dòtó ibẹ̀ sánmọ́ ndí làǹbà búbù ká bùlàǹbà fún ọmọ yẹn kọ́ ibẹ̀ bùlàǹbà tán náà sùnú múdọ́ ibẹ̀ àpè ní mùsíkẹ́ ẹ̀mpẹ̀yẹ kí alápá ọkọ̀ máa ń bọ́ ọmọ yẹn mbẹ́ ìwà ẹ̀ eke iye ara pàtà yín pò náà mbẹ́ kí chá etí pàtà yín pò sí kòtò wọn kó mọ wa ní kòtò wa ní eke dí kòtò yẹn pò nkọ bẹ ti níjọba ìyá rí di afọ arílẹ̀ òun rẹ̀ bá pa ọ̀yàn ẹ̀ òun ẹgbẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀.